0: ewì dájú dánú. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ló ní ọpọlọ lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ni ò lọ́pọlọ.
1: What?
0: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ló ní ọpọlọ lọ́pọ̀lọpọ̀.
1: What?
0: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ ni ò lọ́pọlọ.
1: What?
0: Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo wá fọwọ́ dòdò pa ọmọ nídòdò nídòdò.
1: What?
0: Mo ra dòdò nídò, mo jẹ dòdò nídò, mo wá fọwọ́ dòdò pa ọmọ nídòdò nídòdò.
1: What?
0: Bísí bá bàbá bọ́ pàtà. Bísí bá bàbá bọ́ pàtà.
1: What?
0: Bísí bá bàbá bọ́ pàtà.
1: What?
0: Fẹ́mi fẹ́ràn fìlà funfun.
1: What?
0: Fẹ́mi fẹ́ràn fìlà funfun.
1: What?
0: Fẹ́mi fẹ́ràn fìlà funfun.
1: What?
0: Ọ̀bọ̀ ń bọ̀bọ̀ gbọ̀bẹ́. Kò fi ru ọbọ̀ bọ ọbọ̀ lẹ́nu. Tí kò bá tètè bọ̀bọ̀ gbọ̀bẹ́, ọbọ̀ yóò gbé lọ bọ̀bẹ́.
1: What?
0: Gbẹ̀ngà gé igi gíga.
1: What?
2: Hi guys, my name is Miriam. I am one of the poets from Stories of Our Sisters. We have two shows coming up on the 19th of June in Logan at Kingston Butter Factory and the 26th of June in Brisbane at BMAC. If you would like more information and to buy our tickets, head to www.ethne.com.au.
3: See you there!
4: You're listening to 98.1. 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makurum Bear, Tobakurum Bear, Timba Mue, Wajeba. Don't touch that dial.
0: Require PG, M rated, gbogbo ẹ ma laya ọmọ yin o, tori o yẹ ka sọrọ body positivity, ọlọrun dá wa ni different bodies, different size, ọ̀tọ̀ọ̀tọ̀, and ti ọlọrun bá bù fún ẹ gbà bẹ́ẹ̀ ni kò mí tẹ́kẹ̀ ọ́ má lè hàn sẹ̀ díẹ̀ náà ni a ṣe bá ń ṣe make up.
1: Kí wá ń ṣe pé kí hàn ṣe tó jẹ́ pé
0: àṣejù. Tó jẹ́ pé wọn ní méjì tó tiẹ̀ jẹ́ rìlì lára yàn. Nígbà tó bá dé yàn ojú ẹ yóò yọrun.
1: Kí hàn yọrun.
0: Kí hàn yẹn yọ iṣan lára.
1: Kó yọ iṣan lára, kó yọ six pack, kó tú yọ pad lára. Olúwa o.
0: Kí ló kùnà?
1: Good Lord. Wà ní ìṣe pé ọ̀rọ̀ fi mí.
0: Ṣé ọ pé ngbà téèyàn bá rí ẹni yẹn ngbà tó bá yọ gbogbo ẹ tán á ṣì mọ. Kò lè á ṣì mọ.
5: It's part of the package.
1: O mọ ẹ bá àwọn holidays àwọn yẹn bá sọ pé o kò sign up fún pé there will be secret discovery.
0: Ìyẹn gangan ni secret
1: discovery.
0: Àṣírí.
1: Àṣírí wá tú. And he is going to take me as I am, finally.
0: Shock it to my girl, baby.
5: I said, total package, you know.
0: I be total package.
1: To your love. Wishy, lo shele jo. Hey, yo, boy, Yoruba. Eba, ye ka shibe ya.
0: Iye tun mo si pe ki n se gbogbo nkan, not all that glitters is gold.
1: Is gold.
0: Ki n se gbogbo nkan to n dán ló jẹ
1: wúrà to ro to ribiribi tẹmaru we. Eléyìí
0: ọbẹ
1: oníjọgbọn. Kílẹ̀ pé èyí dán.
5: Wọ́n ní ọbẹ̀.
0: Mo ní ọbẹ̀. A máa pọnu lá.
1: Èmi ò sí ń bẹ̀ o.
0: Èmi ò sí mẹ́ o. ọmọdé ni mi o.
1: Ọjọ́ ti lọ.
0: Ìyá. A tún bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.
1: À ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. A gbádùn ara wa, mo dẹ̀ mọ̀ pé ń gbádùn wa gan
0: ni. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: Torí
0: à ń
1: rí gbogbo àwọn lẹ́tà, dẹ̀ ń rí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń kọ sí wa. Ẹ ṣe fún kẹ̀ṣẹ́ ń support wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ rántí pé kò sí nǹkan tó ń bọ̀ látòkè.
0: Tilẹ̀ ò gbà.
5: Ire o.
1: Ire o.
0: Ire o.
1: Ó dàbọ̀.
5: Ó dàbọ̀.
1: Ó dàbọ̀.